0: E caro, e caso, e cale, lati bububi te tingboa lori 4EB Yoruba Language Program. Munia wa lejo patakileni. Yafin Chief Mrs. Akinwale, e cabo sui uri etowao.
1: E shim.
0: Mure tuni Yafin Mrs. Silas, e kumo Mrs. Silas lori program wa. Àwọn lọ sọ̀rọ̀ nípa ẹwà nípa iṣu.
2: Ẹ ṣe púpọ̀. Inú mi máa ń dùn láti wá sí orí ètò yìí. Ẹ káàsán, ẹ kúrò lẹ̀, ẹ kalẹ̀ ní gbogbo ibi tẹ ti ń gbọ́ wa.
0: Ìyẹn dáa gan ni. Lẹ́yìn a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àṣà wa nílẹ̀ Yorùbá. Nígbà ìgbéyàwó, ó ní oríṣiríṣi oúnjẹ tán máa ń sè. Àwọn ìyá àfin wa, ẹjọ́, ẹ sọ fún wa nírú àwọn oúnjẹ tí àwọn èèyàn máa ń sè nígbà tán máa ń ṣe ìgbéyàwó.
1: Bí a bá ń ṣe ìgbéyàwó, a máa ń ṣe àwọn oríṣiríṣi oúnjẹ. A máa ń ṣe iyán. Tolóyìnbó máa ń pè ní pounded yam. A máa ń ṣe jollof rice. A máa ń ṣe àmàlà. A dẹ̀ láwọn oríṣiríṣi ọbẹ̀ tá a máa fi ń jẹ. Wọ́n tẹ̀ tí wọ́n ń ṣe ráìsì kan sìn. Wọ́n ń pè ní ráìsì ọ̀fadà. Wọ́n á ṣe tó jẹ́ ráìsì tó tán gbìn. Ní ilẹ̀ Yorùbá tí kìí ṣe ráìsì olóyìnbó. So gbogbo eléyìí la máa ń jẹ nígbà tá a bá ń fẹ́ ṣe ìgbéyàwó.
0: Wow.

0: Ẹ sọ fún wa sí. Ẹ kàn. Ẹ dàbí pé yín mẹ́yẹ bọ̀ lápò.
1: Kò sóríṣi oúnjẹ tí wọn kì í jẹ mọ́ ní ilẹ̀ Yorùbá ń sìn yìí o. Tẹ bá fẹ́ ṣe ìyàwó, wọ́n máa ń ṣe àṣàrò. Ẹwà gan-an. Even àwọn mìíràn gan-an kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí í jẹ oúnjẹ gidi. Wọ́n á kọ́kọ́ jẹ àwọn nǹkan bíi pápánu. Wọ́n á gbé wọ́n á ṣe ta máa ń fi ìyẹ̀fun ṣe.
2: Mo ti rántí ìyẹn náà ń pè ní small chops.
0: Small chops.
1: Wọ́n á ṣe é, wọ́n á gbé sórí tébù káwọn èèyàn kọ́kọ́ jẹ́ kọ́ tó wá gbé oúnjẹ gidi bíi iyán, bíi jollof rice, bíi àmàlà. Wọ́n fi wọ́n máa ń ṣe nìyẹn.
2: Bí ẹ̀dẹ̀ ṣe sọ̀rọ̀ nípa jollof rice, mo wá rántí pé àwọn jollof rice kan wà báyìí tán tún wá ń ṣe tó yàtọ̀. Tán tún wá ń pè ní smoked jollof rice. Tádàbẹ̀ ni pé wọ́n kó wọ́n sè é, ó jóná. Jíjóná yẹn wọ inú ẹ̀ o. Á wá jẹ́ kó tún dùn bákan. Á rẹ̀ dòdò. Ó wá rẹ̀ dòdò, á pupa dáadáa. Tó ṣe pé in fact àjẹpọ̀n nu lání. So jollof rice yẹn wọ́n máa ń sàbẹ̀ especially ní gbogbo àwọn ìgbéyàwó tèmi máa ń lọ. Mo dẹ̀ máa ń gbádùn ẹ̀ gan-an ni.
0: Ta ló ní jollof rice gangan? Ṣé àwọn Ibo ni, àbáwa Yorùbá, àbáwọn Hausa?
2: Mo rò pé chief Ali sọ̀rọ̀ nípa ẹ̀.
1: Àwọn Ibo kan lónìí, olúkálùkù ń ṣe oúnjẹ tó wùn ni. Gẹ́gẹ́ bí ìyá àfin Silas ti sọ wípé wọ́n tún ti ń ṣe jollof rice kan sìn tó ń pè ní smoked rice. Tádàbẹ̀ pò ti jó. Olúkálùkù ń try oríṣiríṣi oúnjẹ tó bá tẹ́ ni. Tá a bá máa wo jollof rice àwọn Ghana, wọ́n á sọ fún wa pé àwọn ló ní jollof rice. Bá a ṣe ń sọ pé nílẹ̀ Yorùbá yìí pé ọ̀rọ̀ oúnjẹ, ó dàbí ẹni wípé a ti wá gbádùn jollof rice dáadáa. Ó ti wá di oúnjẹ wa, a ti wá ń jẹ́. Irú eléyìí tí ìyá àfin Silas ń sọ yìí, a tún ti gbé wọ̀ ọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ń ṣe bá ṣe ń se jollof rice nìyẹn. Jollof rice wa ní sísè tẹ́lẹ̀ tá a bá ti ní àwọn èlò ata, tomatoes, àlùbásà, omi ẹran, òróró, iyọ̀, magi, tá a bá ti fi si, a ti se jollof rice ni. A jẹ́ kó pupa dáadáa. Ṣùgbọ́n irú eléyìí tí màmá Silas ń sọ yìí, ó tún ti jẹ́ kí a gbé sókè díẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ó dẹ̀ máa ń dùn dáadáa lóòótọ́. So bí mo ṣe mọ̀ pé jollof rice, àwọn Ghanaian ló kọ́kọ́ ń tà nílẹ̀.
0: Lọ́dọ̀ wa
1: ní Nàìjíríà.
0: Àwọn Ghana dẹ̀ gbà wọ́n, ó dàbí àti Gambia ló ti kọ́ wọn kọ́ ṣe ń ṣe. Kan tó bu àsọ̀dọ̀ wa ní Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ni, nígbà Ghana must dey tán ṣe lọ́jọ́ yẹn, ìgbà yẹn.
2: Fẹ́sọ̀ pé Ghana must go.
1: Ghana must dey. So ìgbà yẹn náà ti ń ṣe jollof rice. Tán dẹ̀ ti ń wọ́n ti gbé sínú wọn abọ́, wọ́n á wá máa ta fún wa. Àwa náà wá bẹ̀rẹ̀ sí ń wò wípé nǹkan táwọn ará bí yìí ń tà. Ẹ jẹ́ káwa náà mọ bọ́n ṣe ń ṣe. Àwa Yorùbá, ẹ kúkú mà wá Yorùbá. Tá a bá ti fọwọ́ sí nǹkan kan, à á ṣe dáadáa. À á ṣe dáadáa ju ẹni gan tó ní nǹkan.
0: Bẹ́ẹ̀ni. Báwo ni smoked rice yìí ṣe yàtọ̀ sí jollof rice tó kọ́kọ́ wá sílẹ̀ Yorùbá? Kí ni àwọn nǹkan tó yàtọ̀ ń bẹ̀?
2: Wọ́n máa ṣe náà ni tán máa ti ṣe tán. Wọ́n á wá de, wọ́n á jẹ́ kó jóná. Ṣé ìyẹn pàápàá ó pààyàn lẹ́rìn? Wọ́n á wá jẹ́ kó jóná. Èéfín á wá wọ inú ẹ̀. Òun náà ṣe ń pè ní smoked rice. So tí èéfín yẹn bá ti wá wọ inú ẹ̀, á wá jẹ́ kó tún dùn bákan.
0: Èmi nírò pé nílùú Òyìnbó, ó ní nǹkan tó máa ń fi sínú rice tó máa ń fun ní smoked feel yẹn tó jẹ́ pé kò jóná kó tó ni.
2: Ṣé ẹ mọ̀ pé àwa àti ní gbogbo irú àwọn technology bẹ́ẹ̀ yẹn? So báwa ṣíṣe ti ń ṣe tiwa nìyẹn. Mo dẹ̀ ní láti tún sọ wípé rice of father tí àwọn chief sọ̀rọ̀ ń pẹ́ yẹn. Rice of father yẹn wọ́n máa tún dín ata ẹ̀ lọ́tọ̀. ti wa fi pomo si wa fi iru si mo te se nso e bayi enu mi mo fe ma je wa fi iru si wa fi pomo si wa de tun wa atarudo to ma n ta sansan pelu tomato
0: wa mo ri tan pon la
2: wa wa din agbe agbe wa tun feran si wa ge awon eran yen kekeke te ba je eyin papa e like e feran pupo.
0: Ki jollof rice to waye ki ni nkan ton ma serve ni igbeyawo kilo ni aye na aye atijo ki la won kan ounje ton ma fun awon eyan ton wa fun igbeyawo gangan
2: mo ro pe se mo le soro
1: e soro e soro
2: e mo ro pe boya ekuru ekuru ekuru yen
1: mai
2: my mai ekuru deni kon wa ton ma npe ni se papa sheri ki non poruko isu wa bo isu tomato ami tomato be isu kekeke wa sa tomato sa wa ko pamo to ba ton wa se bi rice won a din ata si so gbogbo run kan be no ma n no ma fi nse alejo
0: ni gba
2: igbeyawo iyan se pataki o won a gunyan won a lo gunyan yen iyan yen in fact iyan yen won a lo gun ni ta won a fi sinu ewe won wa se obe efo loto gba mi obe egusi loto ati obe ila so eyi to ba fe nibe n lu ma gba so
0: chief
1: sheri onje to ma nko onje tele yin ko si nile yoruba te ti le se nkan kan te ba fi yan si bi yan se pataki te ba ti fi yan si e ti pari gbogbo nkan ṣùgbọ́n bí ojú ṣe wá ń là sí la wá ń rí oríṣiríṣiríṣi oúnjẹ wọ́n wá ń ṣe àmàlà yẹn tán bá ti ṣe wọ́n á se ilá wọ́n á se ẹ̀fọ́ wọ́n á se ẹ̀gúsí lóríṣiríṣi ọbẹ̀ náà máa ń se síbẹ̀ irú eléyìí tí màmá Silas ń sọ yẹn pé wọ́n ń ṣe iṣu wọ́n á ṣe é ó kàn lè jẹ́ pé kán fi ṣe pápánu lásán ni kì í ṣe the main course kì í ṣe the main food kò í ṣe yongan ló ń jẹ but yan àmàlà nísìnyìí o àti wọn foríṣiríṣi oúnjẹ sí wọn á se àṣàrò síbẹ wọn á se mái síbẹ wọn á se ẹwà àgànyìn nǹkan kí nǹkan téèyàn bá ní láfi sí but yan yẹn torí àwọn èèyàn wá láìkì yorùbá láìkì yan a mọ̀ nípa iyán so iyán gbúdọ̀ wà ní inú oúnjẹ ká máa fi ṣe.
0: ẹ̀yin ìyá mi.
2: mo dẹ̀ tẹ̀ tún fẹ́ sọ kinní kan nípa àmàlà tán sọ yẹn abula ló máa sábà fi ń jẹ láì tí ì sọ ti ọbẹ̀ ẹ̀fọ́ ọbẹ̀ láṣepọ̀ yẹn abula yẹn ewédú àti ọbẹ̀ ẹ̀wà ni nǹkan tó tún wá ṣe pàtàkì tàbí tó máa ń rí pé láì àmàlà yẹn ló máa ń gùn jù nítorí wọn ń rò ó níbẹ̀ ni lórí iná
0: ògbóná fẹ́lifẹ́li. ẹ̀yin ìyá mi ẹ ṣe gan ni tẹ bá wa sọ̀rọ̀ lénìí tẹ kọ́ wa lóríṣiríṣi àwọn ìmọ̀ràn a dúpẹ́ lọ́wọ́ yín tí àsìkò bá wà ẹjọ́ ṣáà tún lè bá yín sọ̀rọ̀ nípa àwọn àṣà wa nílẹ̀ yorùbá níjọ́ mi
2: dáadáa ọlọ́run wà lágbára olúwa
0: ẹ ṣe
2: ìwà ọlọ́run fún wa lẹ́mí ojú atún ríra
1: ojú atún rárí lágbára kristi
2: amí
0: ó dàbọ̀.

0: wanna get sunshine.
1: Walking on the rooftop. E kaabo sori eto wa o.
2: E kaabo e ku mi li ki e ku faaji.
1: Awon kan ti e ara awon iwe kan ton fi ranse.
2: Ah, e se awo olotu.
1: Eh. Omobirin kan. O ni inu oko e odun so.
2: Ah.
1: Pe tori pe won o ma ba foso.
2: Oun o foso.
1: O se gbogbo nkan yoku o.
3: Aso ni kan lo lowo ko to nse. Elaye wa.
2: O tun le se ki lo tun fe won lo won ni ko foso.
3: Ti o ma tun le se aso fifo wa la re o wa lara won ko to e keni e ma se na.
2: Eni suru.
1: Australia.
2: So
1: 21st century.
2: Se pe oko yen fariga. Pe yawo won. Won ni washing machine.
1: O ni ko toju n daada tori ko ko foso.
3: Eni eleni.
1: To ti lo bi ise. E pele olotu coach.
2: Oro yen. Gbo mi si omi o to la fe
3: ke bayi. Ko fun ni abi awon undies abi gbogbo.
1: Gbogbo aso ni.
3: Gbogbo e.
2: Mo
1: ni washing machine o.
3: E won ni washing machine o. Boya boya oko le ma mo lo.
2: Ako.
1: Yo no lo
2: ra. Ya wa se cheat
3: cheat cheat. Ako number 1
2: put
3: press on button. Number 2
2: open
3: dial
2: door.
3: To open door.
1: Mm-hmm.
3: Number 3 separate the clothes.
1: Mm-hmm.
3: White to one side, multicolor to the other. Check the type of cloth. Cotton, polyester, and which
1: one? Ise obirin ni. Pe ise obirin ni.
3: Oh, ise obirin ni.
2: Se nkan to nbi won nu ni.
3: Oh, okay.
2: To nbi arakunrin yen nu. Ewa, e je ka ti e soro.
1: O ni ise obirin.
2: O ni ise to je pe ise obirin ni ati ise to je pe won yan fokunrin to je pe won ni awon kan to je pe won ma ni ise obirin re. Ìgbà àwọn ọkọ̀ wà tẹ́ pé wọ́n yàn ní iṣẹ́ ọkùnrin torí ẹni tó kọ ìwé yìí tó fi ránṣẹ́ ó ń ṣe mí ní kàyéfì ni torí nígbà táwa dàgbà ní létèmi ti dàgbà àwọn ọ̀yàn àwọn kan iṣẹ́ ni iṣẹ́ obìnrin iṣẹ́ ọkùnrin so bóyá kẹ láyé mi.
1: Olótú kọ́ọ̀ṣ ó yá.
3: Èmi kọ́ mo bèrè kọ́ṣọ́ torí ọlọ́ọ̀.
1: Kò yé mi náà ni pé iṣẹ́ obìnrin laṣọ fífọ̀.
2: Nígbà tá a kiri alágbàfọ́ ọkùnrin ló máa ń jẹ́.
1: Rárá.
2: Ẹ̀wà outnumbered. Wọ́n ní kékeré ọkùnrin kọ́ ló máa ń ṣe alágbàfọ́ ni.
3: Ọkùnrin ló máa ń ṣe alágbàfọ́. Obìnrin náà ń ṣe.
1: Gbogbo wọn ló jọ ń ṣe.
3: Nígbà tí daddy is the head of the house. Tí dáàdì bá pín iṣẹ́ fún yàn, olówó orí ẹ̀ ni pé kò fọ́ndìs wà fún un náà ni.
1: Kì í ṣe ọ́ndìs nìkan.
2: Ìyá fi tìfẹ́tìfẹ́ fún àbí.
3: Tìfẹ́tìfẹ́ ni a fi ṣe. Tí wọ́n bá fẹ́ gba blessing.
2: Ẹ̀yẹ má wọrí. Obìnrin ẹ ó yẹ kó mọ̀ pé ó ní ibi tó ti máa mú.
3: Ó yẹ kó yẹ yìí.
2: Ṣùgbọ́n yanṣẹ́ ni ó ní ibi tó ti máa mú.
1: Ṣùgbọ́n
2: yanṣẹ́ ni
1: ó
2: ní ibi tó ti máa mú.
3: Ẹ jẹ́ kí head of house kò distribute iṣẹ́ bá ṣe fẹ́
2: bá ṣe wọ̀n.
1: So tó bá distribute ìwo ló ń ṣe coordinator.
3: Supervisor, overseer, general overseer, chief executive officer of the home.
1: General superintendent.
3: General superintendent ó ti yẹ yín.
2: Chairman. Àwọn
3: bẹ́ẹ̀ nǹkan ọmọ wọn fọwọ́ kan nǹkan tó dẹ̀tí. Àwọn kan máa ń jókòó, wọ́n máa oversee. Wọ́n máa make sure pé gbogbo ẹ̀ ń lọ dáadáa. Ẹ jẹ́ kí ìyàwó yẹn tọ́jú
1: ọpọ̀. Èmi rò bóyá lead by example ló ń sọ ni.
3: The leadership by example náà ni pé ìyàn á sọ kí ìyàn ṣe fẹ́ kí nǹkan ṣe rí.
1: Ṣùgbọ́n a kàn jókòó
3: a máa sọ.
2: Ó lè jẹ́ pé wọn ò mọ̀ọ́ṣe.
1: Do as I say.
3: Don't do as I do.
2: Ó lè jẹ́ pé kò mọ̀ọ́ṣe.
3: Ẹ rú ìjọba tí wọ́n ni ẹ.
2: Ẹbí èèyàn ṣe fẹ́ ló ti máa ń darí ilé ẹ̀. Ló ṣe máa ń ṣàkóso. Ẹ̀bùn ti ṣe mọ̀ pé Yorùbá yẹn náà ló ní ọwọ́ la fi ń wẹ ọwọ́ kọwọ́ bá lè mọ̀ kẹ́. Wọn ò ní pàṣẹ fọwọ́. Ọwọ́ la fi ń wẹ ọwọ́ ni àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. owo kan ogberu dori iyen ni yoruba ta gboju mo ke
3: okay na je pe o ni yawo na won mo un dari won kan se mama ki owo ma se ma wo won ni wa le ma wo a de ma sele ko ye
2: so what ti won we owo yoku
3: won ni pe agba oyin wa loja
2: kori omo tutu
3: won bawo le
1: owe ye o wole sibe yi
3: o wole o o wole o o wole o
1: ah kori omo tutu won agba ki wa loja
3: agba agba cherry ohun ti n wo direction ti le nlo e to won ba si mi dada o nle sise o ni sise ko
2: cherry
3: ko fe ki oro ile e wo rara
2: ko fe ko wo ah baba nla wa no
3: yeah we share on pin o dem supervise
2: supervision no
3: ise ise won okun ni ise je ka soro ida
1: won no sise ni won jo sise ni na
3: okay ise won ni daddy
1: won jo sise ni ki se pe won wa nle lasan
3: so mommy no sise
1: awon mejeji jo sise ni
2: se pe won sise ni tale so ise ile
1: no won sise won sise won ni ise lowo
2: e tu potion
1: won ni ise lowo
2: so mejeji ajojo de lataro
1: olo to push
3: ti daddy ba de wa lo fo yin bo ba e ri ta ma se TikTok video ta ma fo
2: abo
3: beautiful abo ba se TikTok ati fo so
2: kan gbalẹ
3: already we have a crew be kia kia
1: sugbon to ba ti je
3: omo ilu wa head of house ti pada ni e
1: o ti pada
2: king of the job king of the job mo se ko wa ni
1: Ko je won ri gege bi ise obinrin
3: o ye ki balance
2: nkan temi gba wa laye yen ni oju ni pe dry cleaner wa
1: ki se gbogbo aso le yan dry clean
3: se gbogbo aso
2: dry clean gbogbo
3: e je ki balance wa e je ka gbo whiskey
2: balance